0: Emasini testimony ọ̀rọ̀ ọmọ jẹ́ nílé afẹ́fẹ́ ló ń ṣe testimony rẹ̀ láti Kwara State. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó jẹ́ kí n mọ ìpè yìí, Ọlọ́run tó dojú sí mi. Ní 2021 ni mo join ìpè yìí ní November. Nígbà tí lẹ́yìn ìgbà tí mo lose the first child, èmi ni mo introduce ìpè yìí sí mi. Ní èyí tó ṣe pé mo dẹ̀ ń darapọ̀ mọ́, mo jẹ́ ẹni tó bá ń jẹ́ tó ń ṣàìrójú láti gbà yẹn. Bí kí ni nígbà kan kó wálẹ̀ ìgbà kan sì wá tí ò tiẹ̀ wá rárá. So tẹ bá pe àwọn tó ní ìbísí bóyá ní wẹ́mà àbí Jesus ti máa ń wá ìgbà mí sì bá lówà máa darapọ̀ mọ́ ọ̀nà ìṣẹ́wárí èyí tẹ́ kọ́kọ́ ṣe ní ilé yìí ní ìkòrò jù mo join online tí bá wọn ti ẹni ká mọ omi ní 9 days mọ́ mọ́ yẹn ìgbà tó yá ẹ tún wípé ẹ fẹ́ ṣe papọ̀ fún wa ní wẹ́mà. Mo wá sí wẹ́mà yẹn jẹ́ on the 3rd March 2026 ní ilé yìí. So ọjọ́ yẹn first time tí màá wá sí ní auditorium yẹn infact I was like, Ọlọ́run máa tóbi lọ́ba, mo lè sọ fún Ọlọ́run pé Ọlọ́run àkọ́kọ́ fẹsẹ̀ mi tẹ nínú ní auditorium ni ọdún mo ti máa ń wá sí old auditorium. Níwọ̀n ìgbà tí mo dẹ́sẹ̀ wọ ní auditorium yìí kí Ọlọ́run kó gbọ́ ẹ̀bẹ̀ àdúrà mi. Mi ò fẹ́ wá lásán ìgbà tí mama tó ń pè mo lè rántí lọ́jọ́ yẹn wọ́n wọ white gown lace lọ́wọ́. Gbogbo méjì ń pè tó bá ń lọ tó ń bọ̀ lórí altar ẹ̀mí máa wò wọn pé wọ́n yá yìí. Ọmọ tá ló kù nínú yín tẹ̀ tí bí ìmí gba ti tèmi gba tẹ́ bọ́ sí tẹ gba microphone tẹ ní bóyá mo fún yín ní àwọn ọmọ ìyàwó mi tẹ kú bí àwọn tẹ ká bí mo fún yín ní èyí tó kù. Mo ní mo sọ bí ìbàdàn pé mo ń bá yẹn sọ̀rọ̀ mo sọ jáde mo ní ọmọ ewu ọmọ ètèmí ti gbà. Ìyẹn ló sọ pé èyí kan pa mí ibi tí mo jókòó sí pé ọmọ ètèmí ti gbà. Mo ti gba ọmọ eléyìí náà omi ò àmọ́ ò tó bá kù kà máa pín ipò mọ̀ ìmí sí kọ́kọ́ gbà. Fún ìyàlẹ́nu mi Ọlọ́run máa ṣe mi máa mú oṣù rẹ jì. Àkọ́kọ́ tí mo ṣe nígbà tí mo bá sí wẹ́mà ni pé tẹ bá ń rántí bàtà parí ẹ̀yìn kí gbogbo wa ká lọ sílé àánú ká lọ dara díbẹ̀ ká sọ bá a tán fẹ́ fún Ọlọ́run. Mo sọ pé wọn mo sọ fún Ọlọ́run gbẹ̀yìn because mo mọ̀ yí pé my life rely on nǹkan tí mo wà nǹkan tí mo wá lélẹ̀ yìí nǹkan tó dẹ̀ gbé mi débi bí mi. Ẹni ká ṣa òkúta mẹ́ta kájò sí ojú ọ̀nà kọ̀ọ̀kan ibi tí a fẹ́ káwọn ọmọ wa rìn kọjá pé ojú ọ̀nà tó dá o ọ̀nà tó wà òkè tó yẹ pé yẹsì tá máa ń gbọ́n pé yẹn fíṣàn ọ̀nà yẹn ṣì máa wà òkè kì í ṣe àwọn sísè agboolé bí mo ṣe ṣàyẹn tán mo tún mọ òkúta mẹ́rin kan mo sá mo ṣe délé inú omi tẹni ká mú yẹn ká mú fún 9 days yẹn mo da òkúta yẹn síbẹ̀. Mo ti náà mo sì mú mi yàn mo kàn ń ṣèǹjì bọ́tù mi màá máa rọ ọmọ kún òkúta yẹn wà nínú ìsàlẹ̀ omi tí mo mu ẹni tàn tí máa ti jí láàárọ̀ láàárọ̀ nǹkan tí mo kọ́kọ́ mọ́ ní gbèrú láàárọ̀ ògùn mi láàárọ̀ láàárọ̀ mo dúpẹ́ pé orúkọ ọlọ́run ń jẹ́ mi kú lẹ́yìn náà ti ń bá mi rìn àjò yìí mo sì gbàdúrà yìí pé ọlọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀ àparí ṣe rẹ̀ àmì ẹ ṣe gan God bless you.
1: Ibi tí mo ti pàdé àwọn èèyàn lórí Facebook àti YouTube lánàá tí mo ní kí wọ́n mú ìsáná máa wá ní aago 6 láàárọ̀ 6 AM ẹnìkan lè wà bẹ́ẹ̀ ni mo ti sọ fáwọn èèyàn lánàá ìwọ náà join wa ẹ kàn mú ìsáná àti anointing wọn ìtẹ́ ní lọ́wọ́. Mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ nu sáfíìsì ní ọjọ́ Sunday tó láì ẹ múra èèyàn 5,000 ní agbára Ọlọ́run ni màá fi anointing wọn ìlé lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí àti ń tá bẹ̀rẹ̀ sí fi ṣe lọ́jọ́ Monday.
2: Bàbá mi o ẹ káàárọ̀ sá o ẹ kú iṣẹ́ olúwa o olúwa ọmọ sagbára yín dọ̀tun èmi ni ọmọ yín ní orí afẹ́fẹ́ o.

ọmọ mi tó ń wáṣẹ́. Ọlọ́run máa jẹ́ wo agbára rẹ̀ níbi tí wọ́n ti sọ pé ó ti ta. Ohun rere máa wù jáde níbẹ̀. Ọlọ́run ni mo bá tún pẹ̀ pọ̀pọ̀ lọ sí ìjọyín tó wà lọ́sọ̀gbọ̀. Mo tún béèrè fún àánú lórí ọmọ yìí. Mo mọ̀ láàánú gbà. Mo mọ̀ láàánú gbà ọmọ yìí náà máa láàánú gbà. Ọlọ́run máa dàbíra. Ọlọ́run máa ṣe ìyanu nínú ayé wa. Ọmọ ìríṣẹ́ o ní 2025 oríṣẹ́ Ọlọ́run ṣe ìyanu aráàánú gbà. Mo bá tún bẹ̀rẹ̀ o tún ku number 2 nínú hẹ́ẹ̀tì ni Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀. Gbogbo tí mi ò ti lè ṣe tẹ́lẹ̀ èmi náà ti ń ṣe. Mo dúpẹ́ o látìgbà tí mo ti ń wá mi ò pa 7-7 jẹ rí. Mi ò pa 7-7 mo pa jẹ ní ẹ̀mejì. Ẹ̀mejì ni mo pa 7-7 jẹ láti 2024. Ọ̀rẹ́ mọ́jẹ̀ mú mi kò sí tẹ́ ẹni ká ṣe. Tágbára mi bá ká màá ṣe nítorí pé mo ti rìtáyà lẹ́nu iṣẹ́. Mi ò dẹ̀ tí gba kankan lẹ́yìn ọwọ́ ìjọba ṣùgbọ́n gbogbo tágbára mi ká mò ń ṣe. Mi lè ṣe kí má wà 7-7 nǹkan bá dẹ̀ mi ká ṣe ń bẹ̀ máa ṣe. Ọ̀rẹ́ abíẹ̀sì mo ń ṣe. Mo ṣàfihàn gbàdúrà lórí àwọn ọmọ mi. Mo ló iye ọmọ mi tó ìkejì Olúwa dádìrà nínú ayé tiẹ̀ náà. Ọlọ́run tún ó rí lókètì lọ sí Canada pẹ̀lú ọmọ àti ìyàwó. Nínú àdúrà yìí náà ni Ọlọ́run ṣe bẹbẹ nínú ọjọ́ arúgbó ọjọ́ tẹni ká dọ̀bá. Mo dọ̀bálẹ̀ mo fi passport wọn mo fi béèrè fún pé àníṣẹ́ Canada tó ti ń lé látìgbà tó ti parí sáfíìsì ló ti ń lé. Ọlọ́run máa jẹ́rí agbára rẹ̀ ní 2026 yìí. Òun àti ìyàwó àtọmọ hàn ti lọ. Bẹ́ẹ̀ lè rí kékeré náà ìkẹyẹta tí mo ní òun náà ni Lasbon. Ọlọ́run jẹ́rí ara rẹ̀ nínú ayé rẹ̀ náà. Òun náà ṣàríṣẹ́ kan. Òun náà ríṣẹ́ ọdúgbọ́ ọjọ́ náà láti bí òun ló náà ti fẹnu ẹ̀ béèrè àjọ wá ni. Òun náà fẹnu ẹ̀ béèrè pé kọ́lọ́run ó ṣe iṣẹ́ fóun. Ọlọ́run dẹ̀ fún bó ti ẹ̀ jẹ́ pé ó fìyẹn bẹ̀rẹ̀ ni tí mo nígbàgbọ́ pé iṣẹ́ tó tún ga jù yẹn lọ lọ́lọ́ máa ṣe nínú ayé ẹ̀. Mo dúpẹ́ o mo wá ń jà jẹ yóò mò ń jà jẹ sẹ́kù. Àwọn tọ́ ti ń rìnà rí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ń rìnà rí mi. Wọ́n ń ṣe mí lóore. Wọ́n ń ṣe mí láàánú. Ọlọ́run arúgbó ọjọ́. Ọlọ́run bàbá mi ọdẹ́kúnlẹ̀ Epaphras. Mo dúpẹ́ o áńgẹ́lì yín yọ sí mi o tó bá kù díẹ̀ kò tán báyìí. Ọlọ́run á ṣe ìyanu màá ráàánú gbà ni àwọn ọmọ mi ó ráàánú gbà ni. Olúwa mò ń bọ̀ wá dúpẹ́ o torí mo jẹ́jẹ́ nǹkan tí mo jẹ́jẹ́ nínú ọjọ́ 7-7 wípé màá ṣe mò ń bọ̀ wá ṣe o tara yóò bá mi yọ̀ tí wọ́n á kí mi kú oríire lórí ọ̀rọ̀ náà. Ẹ ṣe mo dúpẹ́ bàbá mi mo mọ̀ lóore o. Iṣẹ́ ẹ̀yin yóò máa pọ̀ sí o. Ẹ mọ̀ dàgbà sínú ara ẹ mọ̀ dàgbà sínú ẹ̀mí o. Ẹ̀mí yín ó gùn fún wa o. Ọlọ́run ó ṣe yín ní arúgbó wòlíì. Ẹ bá mi kí má máa o mo dúpẹ́ o mo ráàánú gbà o. Ọlọ́run yọ sí mi wẹ́rẹ́ o.

0: Baba mi, oruko mi ni temi dupe lati UK. Baba mi ese ore mi na ti leri o. Bo se le ni gbe lati last year ni mo ti se wedding ti mo de nja lati loyun. To Olorun de ti se. Baba mi ni May 4th ta se pada awon to nwojo Olorun fun mo. Emi na wa nbe ti mo join. Baba mi, adura mi ti gba. Baba mi lọ́wọ́ lọ́wọ́ báyìí, mo mi rè mí ló máa ń sọ̀rọ̀, ẹ ti ní ká máa fi orúkọ ọmọ àwọn orúkọ tẹni ní ká sọ ọmọ wa, ẹ ti ní ká máa fi pe wa, àti ọdún ẹ̀ ni mo ti máa ń pe ara mi ní orúkọ yẹn, mo mi rè mo ti máa ń fọwọ́ ra ikùn mi pé ayé rè mí tètè má bọ̀. Baba mi, Ọlọ́run ti ṣe eré mi ti dé o, baba mi ẹ ṣe gan ni o.
1: Nice! Gbogbo ẹyọ ọmọ Ọlọ́run bí ire ti ẹ náà ṣe dé nìyẹn. Mo fi májẹ̀mú àti àṣẹ tọ tẹ́lẹ̀. Gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ ìkílẹ̀ ò tó sùn kí rẹ̀ ẹ̀ ó dé káyọ̀ ẹ̀ ó dé. Ẹ wo gbogbo bí testimony ṣe ń dún. Nǹkan kúnlẹ̀ ń bọ̀ bá tún dọ̀la màá tún tẹ̀síwájú nínú ẹ̀ ká tó wá wọ nǹkan míì lọ́lọ́la Sunday. Mo sì sọ gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ̀ nu sáfíìsì ní ọjọ́ Sunday tọ̀la yìí ẹ múra. Èèyàn 5,000 ní agbára Ọlọ́run ni màá fi àná yín tí wọ́n lè lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí àti ń tá bẹ̀rẹ̀ sí fi ṣe lọ́jọ́ Monday. Ìyẹn number one. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdá mẹ́wàá tó ní ọrẹ kan fi nǹkan kan ti àdúrà yìí láàárọ̀ yìí. Pé Ọlọ́run jọ màá mọ̀ ṣe weekend fẹ́mi náà. Inú mi ó dùn tí ẹ̀mí Ọlọ́run bá fi sí ọ nínú pé kò dá sí. Mú ìdá mẹ́wàá ẹ mú ọrẹ fi nǹkan kan support rádíò program yìí. Ẹ jẹ́ ń gbàdúrà.

0: àwọ̀ ẹ ní aṣojú rere.
1: Láìní tí gọ́mẹ̀ntì ọ̀fẹ́ bọ̀.
0: Tó fi sọ́rí nígbà kẹfà.
1: Who dawọ́ down your head the sixth.
0: Wàá máa gbàdúrà.
1: You will pray.
0: Wàá máa rìn kiri.
1: You will go to and fro.
0: Gbogbo ibi tí máa gbórí ìwọ̀.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ́mọ́.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ sọ́mọ́ shut the gate.
0: Ilẹ̀kùn máa ṣí fún
1: mi. Lọ sọ́mọ́ fún mi.
0: Lọ́tún ló sì.
1: Lọ́dẹ lọ́dẹ
0: lọ́dẹ. Níwájú lẹ́yìn.
1: Behind before.
0: Ilẹ̀kùn sí o. Ilẹ̀kùn sí o.
1: Oyè
0: agbẹ́rù wájú.
1: Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Lọ́dún máa ṣí.

0: From Lagos, this is
1: This is Jordan 105.5.
2: Station with the voice for entrepreneurs.
3: Iwọ yóò si wo ipo rẹ, wọn kì yóò si simọ ni Oluwa wi. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ dẹ́gẹ́rẹ́ mi tì? Tífẹ̀ Oluwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ. Gbogbo ẹ̀ pátá ni kó wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Oluwa ti ń jẹ́ wá ara rẹ̀, tí wọ́n pè ní Pòórá Disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò Pòórá Disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Ore Lópé Bus Stop, Ẹgbẹ́dálékò, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago 6 àbọ̀ sí 10 òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú Wednesday lèṣù ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò Pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Off Your Eye Ìlọrin Street, Ìtẹ̀lẹ̀ Ọ̀tà, Ìpínlẹ̀ Ògùn, láago mẹ́jọ sí méjìlá ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185-6815 tàbí 0907-709-0203. Jésù ń retí rẹ o.
4: Ọlọ́run tó dá wọn òkè igba ni, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fò. Orúkọ Jésù.
5: Amen.
4: Orúkọ Jésù.
5: Amen.
4: Gbogbo òkè níwájú rẹ kó di pẹ̀tẹ́lẹ̀ lónìí.
5: Amen.
4: Ẹ̀yin òkè má kọjá lọ síbi ìṣerere. Ẹ̀yin òkè dìwọ́ ìgbésẹ̀ tó kàn. Ẹ̀yin òkè tí ẹ ti wà kí wọ́n tó bí àwọn ènìyàn tó fẹ́ ṣàmì yìí. Èyí tí ẹ ti dí ọ̀pọ̀lọpọ̀ àwọn ológo lọ́wọ́ nínú ìdílé wọn láti tẹ̀síwájú. Lórúkọ Jésù, òòlù tí í ṣe Jésù kò fọ yín tútú lónìí.
5: Amen.
4: Ìwàsáyé rẹ yóò nítumọ̀.
5: Amen.
4: O ní kábàámọ̀ ìwàsáyé.
5: Amen.
4: Ògo fọlọ́run lókè ọ̀run.
5: Hallelujah.
4: Jésù Olúwa wa.
5: Amen. Amen. Amen in Jesus name.
4: Gbogbo àwọn tó ti ń bá wa lọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí a ti bẹ̀rẹ̀ program lórí rédíò pàápàá jùlọ ní Jordan FM, mo gbà ládùúrà fún yín lórúkọ Jésù, ẹ ò ní rí ìhòhò.
5: Amen.
4: Iléeṣẹ́ Jordan lórúkọ Jésù kò ní jóná.
5: Amen.
4: Yóò túbọ̀ máa tẹ̀síwájú lórúkọ Jésù.
5: Amen.
4: Òṣìṣẹ́ kọ̀ọ̀kan nínú iléeṣẹ́ yìí lórúkọ Jésù ẹ gba ìgbédìde òjijì.
5: Amen.
4: Ọlọ́run kó polongo ògo yín.
5: Amen.
4: Fún ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti tún tẹ́tí gbọ́ mi lálẹ́ yìí, ẹ gbọ́ àṣírí ìjìnlẹ̀ yìí. Kí ni àkórí gbòǹgbò tí Olúwa ní kí a fi bá wa sọ̀rọ̀? Òun náà ni The Dangerous Marketer. Àwọn oníṣòwò tó léwu. The Dangerous Marketer, oníṣòwò tó burú jù tàbí tó léwu jù. Àwọn wo ni wọ́n ń pè ní oníṣòwò tó léwu jù? Gbogbo alámọ̀ nǹkan tó ń pè ní oníṣòwò, ẹni tó ń ṣòwò kan tàbí òmíràn, tó ń ta nǹkan kan tàbí òmíràn. Àwọn oníṣòwò dẹ̀ tún máa ń dálé lórí àwọn tó máa ń lọ sí ọ̀nà jíjìn lọ ra ọjà wá láti wá tà ní ilẹ̀ wọn tàbí ní ìlú wọn. Ṣùgbọ́n àwọn oníṣòwò kan wà tó jẹ́ wípé káràkátà tiwọn inú ẹ̀mí ni. Inú ẹ̀mí ni. Ẹni tí wọ́n bá fi ayé rẹ̀, ọ̀la rẹ̀, iṣẹ́ rẹ̀, ìṣẹ̀dá rẹ̀ ṣòwò, irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ máa ń di gbàǹjo lọ́wọ́ ayé. bọ́ ṣòwò akuta torí wọ́n ti fi wọ́n ṣòwò nínú ẹ̀mí bí wọ́n lo ọjà wọn gan láti fi ṣòwò àwọn oníṣòwò òru afọjà wọn ṣòwò gbogbo tó bá tà lọ́sàn gẹ́gẹ́rẹ́ wá ti bá wọn tà lóru so mo gbà ládùúrà fún yín àlè tí ayé palẹ̀ orí àyànmọ́ rẹ kó ṣí pẹ̀lú iná bẹ̀rù àwọn oníṣòwò méjì kan àwọn oníṣòwò abàmì tó ní láti gbógun tì lónìí kò sí àyè fún mi láti sọ ìjìnlẹ̀ nípa àwọn oníṣòwò yìí ṣùgbọ́n máa sọ díẹ̀ lára àwọn àṣírí wọn inú wọn ò lè dùn torí wọ́n lè yí ọká kó má mọ̀ wọ́n sì lè wà nítòsí rẹ̀ kó má mọ̀ ṣùgbọ́n má gbàgbé wípé o kò sí ẹnikẹ́ni tó sọ ìràwọ̀ jésù fún àwọn amòye o tàbí àwọn olùṣọ́ òru yẹn kí wọ́n tó mọ̀ wípé ọmọ ológo kan ló ní ìràwọ̀ yìí bíbélì ni wọ́n sì ń tẹ̀lé ìràwọ̀ yẹn bọ̀ láti ibo from the east ni wọ́n ti ń tẹ̀lé ẹ̀bọ̀ tí wọ́n fi dé ọ̀kankan ibi tó wà gbogbo ìwọ tí àṣírí ìràwọ̀ ìwásáyè rẹ tú sí ọwọ́ ayé olúwa daṣọ bo ìràwọ̀ rẹ báyìí ó sì gbà kúrò lọ́wọ́ ayé àwọn oníṣòwò yìí ènìyàn náà máa ń tà ti ìlú àwọn tó bá sì máa ń tà ni àwọn tó bá rí pé wọ́n ní ògo jẹ́ kí n kọ́kọ́ so àṣírí kékeré fún wọn àwọn wo ni wọ́n pè ní ayé ni àwọn tó lè mu mílíkì láì dalu àwọn tó ní ojú mẹ́rin tí wọ́n fi méjì wo ènìyàn tí wọ́n sì fi méjì tó kù wọ ọjọ́ ọ̀la ènìyàn àwọn tó lè sọ ohun tó jẹsùn lánàá láì bá délé ẹ àwọn yẹn ni wọ́n ń pè ní ayé àwọn ní àwọn kan tí ìṣọ̀kan ayé rán ní iṣẹ́ tó jẹ́ pé iye ìràwọ̀ tó bá fẹ́ kí wọ́n rà iye àwọn ológun tó bá fẹ́ kí wọ́n tà ládùúgbò wọ́n á tà wọ́n á sì fi ṣe pàṣípàrọ̀ ọba òní ń forí bíbẹ́ ṣe iyì náà fi ń ṣe gbogbo ẹ̀dákẹ́dà tí ò bá ní orí ọ̀fẹ́ àti dé ibi gíga ipò ńláńlá lórílẹ̀‐èdè ó máa ń lọ bá àwọn olùrànlọ́wọ́ ẹ̀mí àwọn yẹn ni wọ́n ń pè ní adọdẹ ìràwọ̀ àwọn tó ń ta ìràwọ̀ oníràwọ̀ fún yàn tó ń ta ògbólógo fún yàn ẹlòmíràn gómìnà ni àdúgbò ló wà ṣùgbọ́n wọ́n ti ta ipò gómìnà rẹ̀ fún ẹlòmíràn ẹlòmíràn tí òun ni solomon ṣe sọ wípé ó ní mo rí ibi ńlá kan wà tí mo rí ní abẹ́ ọ̀run mo rí ọmọ aládé ó ń fẹsẹ̀ rìn ẹrú dẹ̀ wà lórí ẹṣí so àṣírí ìjìnlẹ̀ ni ṣùgbọ́n ká tó rìn jìnà sáré bá mi ka ìwé mímọ́ nahum chapter 3 verse 4 to 5 kí ló sọ
5: náà
4: nítorí
5: ọ̀pọ̀lọpọ̀ àwọn panṣágà
4: ọ̀pọ̀lọpọ̀ ni àwọn panṣágà agbèrè
5: tí ó rojú rere gbà
4: àwọn agbèrè tí wọ́n sí ojú ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni àwọn panṣágà agbèrè tí wọ́n rí kí ni gbà
5: ojú rere gbà
4: ojú rere gbà àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn tí wọ́n sí ojú ara tó wọnú ìmùlẹ̀ lọ wọ́n lè bá àwọn ọlọ́ládà pàṣẹ àwọn olólò àwọn ènìyàn tàbí tí wọ́n fi ojú ara wọn ta ipò ra ipò fún àwọn ènìyàn so àṣírí yẹn ó lè má jẹ́ òní torí ìyẹn wà nínú revelation chapter 17 starting from verse 5 rọ sí ìsàlẹ̀ ṣùgbọ́n yóò ń ṣe òní yes ìyá àjẹ́
5: tó ń ta àwọn orílẹ̀-èdè
4: number one àwọn kan wà orílẹ̀-èdè náà máa ń tà ìyá àjẹ tó ń ta àwọn kíni
5: orílẹ̀-èdè
4: àwọn orílẹ̀-èdè
5: nípasẹ̀ panṣágà rẹ̀
4: nípasẹ̀ panṣágà
5: àwọn àti ìdílé
4: ẹni sùúrù
5: yes sir
4: the first set of people a set of things táwọn people yìí máa ń tà ní orílẹ̀-èdè when your nation or the nation you have been sold into the hand of the witches and wizards àwọn àṣírí ìjìnlẹ̀ wà tó máa máa farahàn níbẹ̀ àwọn ìyá àjẹ tó ń ta orílẹ̀-èdè nípasẹ̀ kíni
5: panṣágà rẹ̀
4: panṣágà wọn àwọn tí a tẹ́dì ilẹ̀ fún àwọn ènìyàn láwùjọ pé kẹ́ ẹ tó lè dépò yẹ bá wa lò pọ̀ wọ́n á sì bá wọn lò pọ̀ ìjìnlẹ̀ ni mo ń sọ àwọn tó wà níbi ọlá lónìí tí wọ́n ń bìlọ́ǹgì wọ́n máa mú àṣírí nǹkan tí mo sọ nípa ẹ̀ àwọn kan wà tó ní láti tẹ́ ìdí ilẹ̀ fún wọn àwọn yẹn náà ń pè ní olóṣù ayé so alágbèrè ni wọn ẹni tó bá ti wọ rẹ́ẹ̀mù ó kàn máa rí pé iṣẹ́ kékeré ló ń ṣe ó dẹ̀ kọ́lé ó ralẹ̀ ó dẹ̀ lókìkí so bó ṣe obìnrin ni ó bó ṣe lókìkí àwọn wo ló ń súnmọ́ wọn ló ń bá wọn sùn àwọn senators commissioner gómìnà náà máa bá wọn lò pọ̀ so wọ́n dẹ̀ ní láti fi nǹkan ṣe kí ni trade by barter ni tó bá ti bá wọn lò pọ̀ tàwọn á béèrè kankan lọ́wọ́ wọn ó ṣe é ṣe kọ́ ní ipò tẹ́ ń lọ yìí ipò tẹ́ ń lọ yìí àwọn ọmọ mélòó lẹ máa yọ̀ǹda fún wa bó bá ti jẹ́ pé ọmọ 90 ni mọ́ bá ẹ̀rí kidnappers á dẹ̀ bẹ̀rẹ̀ sí sọnù á bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ slaughter awon ritualists wa bere si jo mo gbe at the end of the day e ri ru gomina be condolence ni o ma lo pesi won wa de set you awon idile sugbon ko wa solution si yen won ni wa solution si laye laye e ni ni ko wa solution si laye laye e pe ki nkan to nsele yet on tt aje to ba donate to ba pe
5: cash
4: so baba ta orilede iwo to wa lorilede e to ba mo iye o le si o wa kan ma ba won kedun ni won ti ta orilede ni iwe mimo ni awon iya aje to nta orilede ni pase pashaga won awon iranse olorun kan na wa be to belong is group ye be ni mo so fun yin to ba fe lokiki to fe kero po ninu ijo lawon ti won ba lopo iye on sale oni tori ki so ori afefe ba mi tesi waju sir awon iya je
5: o ta orilede iya je so ta orilede
4: nipase kini
5: nipase pa shaga re
4: ati kini
5: ati idile
4: ati idile
5: nipase aje re
4: nipase aje so won ma ta idile na nipase aje idile ti won ba ta sir oka ogbe kan ni o ta won okunrin inu idile yen ba kan na no se mari awon gbo bi ni won le ta ile oko won to je pe won ni ni gbeyawo rere awon okunrin won le ta ise owo won to je pe won ma labor ni won ni de bi giga so to ba fe mo boya won ta idile awon ami meje kan wa o di ose to nbo kin to so ami yen fun yen awon ami meje kan wa lara ni on timely death wa iku ojiji iku itojo any idile ti ku itojo ba ti re won ti ta be ni mo so fun yin tori emi gigun ati alafia ni oluwa lohun fi da lowa ipo ni iku itojo ti wa idile ti aba ti ta eku na basaiva ajawo ku ogaji otanene bodoli akatundalia bo ba fe wa di oro yi la oni sibi ti o ye ko wa die si o pare be ni oluwa so sugbon po mi dada iwo ton ba ta idile to ta ise wa gbogbo ona lati jade tori eni iwe mimo se wi pe ati ta yi ni iye kan
5: ebi
4: oluwa yo ra yi pare lai di ele oluwa mo ko Emma Susis kilo so na
5: Yes sir
4: kilo so kini Emma Susis so
5: Yes sir bayi ni Oluwa wi
4: bayi ni Oluwa wi
5: nitori record da meta ti Israel
4: Oluwa ni Israel ise ese meta kan ye owo de ni dariji won laye gbogbo ese no le se to ma dariji won sugbon ese meta kan wa ti won se to won ni dariji won Yes
5: ati nitori ti merin
4: ani tori ti merin
5: emi ki yo ya iya re kuro
4: emi ki yo yi iya won kuro
5: nitori
4: nitori
5: awon ta olododo fun fadaka
4: won ta olododo eniyan ye to ba ti ma so to won ni depo
5: oh
4: ni je o de bi giga ata olododo kini won fi ta fadaka wura
5: gbo
4: be ni mo so fun yin gold no mu wa sliver no mu wa won ni je ata ewo ko kaka ko dori oye e ta sliver yi e ti ro po re ka ma won eyan miran lo
5: mi mo
4: ata kini olododo ni fadaka oluwa ni owo ma gba ti won ta won tori e lohun o se ni dari ese yen ti won kini won tu wa se
5: ati talaka
4: ata talaka
5: fun bata ese meje
4: ese meji ni won fi ta bata talaka won fi bata won fi bata se pa se paro won ko bata ese meji wa won ni ati ra won talaka yi e je ko wa ni ko talaka laye ka won ma ga ka won de ma de bi giga sugar ka ma ro ti talaka so that is why kini won ta ninu aye re wo mo ba ti ta ise re ere lo mo wa sakiri o le ni woli 20 mo ba so aso tele loni to ba dide lola to ba dide loni to ba dola a tu wale pada tori won ti ta orisun lo ye ko lo ko lo sorisun pade wa di ola asiri atu oro afohun ijiri ade so ara re jade bi oluwa ti nbe laye ti agbara re nbe sami meje nibi ti aye ta o si ti won ta ise re ola re jesu ra o pada
5: loni amen Amen.
4: Loruko Jesu ise dare oni gba bodo.
5: Amen.
4: O gbo Olorun loke oro.
5: Hallelujah.
4: Pe wa eyin ogun eyan e sari sari kia. Ba mi pe mi sori number yi lale yi. Mo so fun yi pe ogun eniyan ma sare da won lohun. 09077090203. 09077090203. 091 61 85 6815 Bola Kasi 091 61 85 6815
5: Iranse Olorun
4: Yes sir E sure fun awon ogun eyan
5: Yes sir
4: Je ko pe wa nsi
5: Yes sir
4: Isele asele Miami
5: Owo
4: Olorun ade soro
5: Amen
4: God bless you
5: Amen.
4: As I calling us Pade wa ni Ola o
5: Yes sir
4: In number kini
5: Number 35
4: Yes sir Five Ilorin Street Number 13 Salami Ahmed
5: Yes sir
4: Number 7 Olugbede Street Ni Egbeda Orelope Bus Stop Tabi number kini
5: Number 91
4: 91
5: Yes sir
4: Mologede yen pade wa nibe Ni ojos Thursday program kan lo lowo pe to kutukutu adara fun iloruko Jesu. It is well with you in Jesus name.
5: Amen, amen, amen in Jesus name.
6: Mo dupa Oluwa o with my money on lati masaba.
3: Iwo yo si wo ipo re won ki yo si simo ni Oluwa wi ki lawon ohun to nda o laamu ki lawon ohun to so aye re degere mi ti ti fe Oluwa o fi se ninu igbese aye re gbogbo e patani ko wa konu adura mo ni bi eto alagbara ti Oluwa tin je wa ara re ti won pe ni pora disappear ninu ijo Great Intercessory Prayer Ministry gbogbo ojo e ti Friday ninu adura eto pora disappear ma nso keu leka ijo won to wa ni number 7 Olugbede Street Ore Lope Bus Stop Gbeda Leko laago mejo aro si mejila osan be ni si ojo Aiku Sunday yo ma waye ni gbogbo ojo Sunday laago mefa abo si mewa owuro leka ile ijosan yi kan na gbogbo ojoru won ize le so ma kan jogbon ti ogun igbesi aye ira yo si do won awati ni bi eto opora to ma waye lolu ile ijosin won to wa ni number 13 Salami Ahmed Street Aparadija off your eye Ilorin Street Itele Ota Ipinle Ogun laago mejo si mejila osan isin ojo Aiku Sunday yo ma waye lolu ijo yi kan na ni gbogbo ojo Sunday laago mejo aro si mejila osan prophet Olusola Emmanuel Opaleye si gbogbo eniyan mo si akan ti oke lolu ayo ma lo fun se iranse yi lati gba adura tabi itoni sona e pe 0916185 6815 tabi 0907709 0203 Jesu nreti re o.
0: From Lagos, this is
1: Jordan. 5.5 FM. This is Jordan 105.5.
2: Station with a voice for entrepreneurs.

0: tó le jù nínú ìrìn àjò ayé ni pé kí nǹkan máa da nǹkan rú mọ́ èèyàn lọ́wọ́ kí èèyàn má le ṣàlàyé ẹ̀ ó le gan ó dẹ̀ le kí èèyàn máa rìnrìn àjò kó dẹ̀ mọ̀ wípé bí ọkùnrin bí ènìyàn mò ń gbìyànjú but ó kàn dàbí pé ìgbìyànjú mi ò bọ́ sí kí èèyàn máa wò pé adúrò eré tí mo sá lórí ọ̀rọ̀ yìí ó yẹ kí ìrìn àjò mi ti nítumọ̀ ju báyìí lọ ṣùgbọ́n kàkà kí nǹkan yanjú ṣe ló dàbí pé ó ń le sí bí èèyàn bá sáré tí eré yẹn wá dàbí wípé kò mọ̀ ọ́ ṣe ẹ mọ̀ pé ó máa ń bàyàn nínú jẹ́ púpọ̀ púpọ̀ kí ni kéèyàn fi gbogbo ìgbìyànjú ṣe kankan kí ìgbìyànjú yẹn wá dàbí wípé eré ọmọdé ni mo sọ fún ọ pé ẹni tó ń gbàdúà tí ò mọ ibi tó ń darí àdúà sí àti ẹni tí ò gbàdúà rárá nǹkan kan ni ijó mọ̀dí tí ayé ẹ̀ ò fi sẹ́tì àwọn tí ó gbàdúà ó mọ ibi ogun ti wá bẹ́ẹ̀ ni àwọn ogun kan wà tó jẹ́ wípé ariwo ni wọ́n fi ń sọlá tí ogun yẹ ò bá rí ohun tó yẹ kó rí ò bá pariwo jù bẹ́ẹ̀ lọ á kàn máa wò ẹni mo sọ fún àwọn ọmọ mi pé bí ogun bá fìdí múlẹ̀ síbi tó le fún ènìyàn ènìyàn yẹn máa dàbí aláìmọ̀ọ́ṣe ni mo dẹ̀ ti sọ fún ọ bí gbogbo ìgbà tí mo bá lórí ọ̀fẹ́ àti gbàdúrà pé ogun ya wèrè ìdí tí mo fi sọ pé ya wèrè ni wípé ó fi máa wọlé sí ọ lára kò ní fọ ọ lára ò wá mọ̀ pé nǹkan ṣe ọ gbọ ó mọ̀ pé ogun ní ìrètí sá ọ̀rọ̀ yẹn jinlẹ̀ but kò ní yé ọ torí o kàn ń gbàdúrà ni ọ̀pọ̀lọpọ̀ yín ìyanu kíákíá lè ń wá kẹ sá àtirẹ́ni bá yín dàdúà bolẹ̀ kẹ ti gbàdúà kẹ dẹ̀ tún máa lọ ẹ tiẹ̀ fiyè sí pé èyí tí mo tiẹ̀ ń gbà yìí tó lọ síbi tí ogun mi wà gbà mí gbọ́ bó o bá ń gbàdúà tí ó jẹ́ pé afẹ́fẹ́ ló ń lù ogun á máa fi ẹsẹ̀ lẹ́yà ni mo sọ fún ọ pé ogun ya wèrè ibi tó fọkàn sí òun ló máa ń sá pamọ́ sí ẹ kalẹ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú wíkẹ́ẹ̀nì ìjẹ́ bó o ti ń wọlé lọ sùn kí agbára ọlọ́run kó máa bá ọ lọ ọwọ́ rere ọlọ́run kó dáwọ́ lé ọ ọwọ́ àánú olódùmarè kó dáwọ́ lé ọ mo béèrè fún àánú tó yí nǹkan padà mo béèrè fún ojú rere tó yí nǹkan padà mo béèrè fún ìmọ́lẹ̀ ọ̀run tó máa ń jẹ́ kí ìrìn àjò ènìyàn kó nítumọ̀ kí bàbá mi ó fi àánú tan ìmọ́lẹ̀ fún ọ nínú ìrìn àjò ayé rẹ mo wí lórúkọ olúwa gbogbo ipá àti agbára tó jẹ́ kí ayé rẹ wà ní ìkoríta kò yé mi mọ́ kí ipá yẹ kó wọlẹ̀ lórúkọ olúwa agbára tó ń da àrú bó ṣe ń gbìyànjú àti tò kí agbára yẹ kó parẹ́ lórúkọ olúwa mo béèrè fún ọ lórúkọ jésù kristi ti násárẹ́tì kí ìrìn àjò rẹ kó gba ìyípadà kí ọwọ́ ọlọ́run kó wọlé sí ọ lára kí àánú jésù kó wọlé sí ọ lára wòlíì rẹ tó gbìyànjú àti tàn mọ́lẹ̀ sí ìrìn àjò ẹ pé kò yẹ kó kàn jagun bẹ́ẹ̀ kó dẹ̀ gbàdúà bẹ́ẹ̀ kó má ní ìtumọ̀ gbọ́ mi ohun tí mo fẹ́ sọ lálẹ́ yìí ó máa yà ọ lẹ́nu àdúà sì ń gbà fún àwọn tí wọ́n mọ ọ̀nà àti gbàgbà yorí àdúà bẹ́ẹ̀ ni àdúà ń gbà mo fi ọlọ́run búra fún ọ ọlọ́run sì ń dáhùn àdúà ṣùgbọ́n bí ọlọ́run ṣe jẹ́ aláàánú tó yẹ ó ti fi ara ẹ̀ sí gbèdéke kan pé ó dìgbà tó o bá mọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ ẹ kó o tó ní òmìnira òmìnira ni gbogbo èèyàn ń wá o là fi ń gbàdúà kò sí ẹni tó orí tó ń sáré káàkiri ọwọ́ ìnira ni bí ìnira bá ti wọlé ó di kéèyàn máa sá kiri ọwọ́ ìnira ló wọnú ọjà ẹ o ló jẹ́ kó máa sá kiri òmìnira kó lọ́wọ́ ìnira àti ìpọ́njú ó ní gbogbo ayé ń wà àwọn agbára mẹ́ta kan wà tó jẹ́ pé bó bá wọlé sí ènìyàn lára ènìyàn lè ṣe nǹkan téèyàn ò lérò ìpọ́njú nọmba 1 ìnira nọmba 2 àti ìdààmú nọmba 3 sórí bí ìdààmú bá dìde sí ènìyàn tán bá ní kéèyàn jẹ̀gbẹ́ ó máa jẹ ìgbẹ́ ṣùgbọ́n bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe lágbára tó òtítọ́ tó bá mọ̀ nípa wọn òun náà máa fi lọ torí agbára burúkú ni wọn ìnira kìí fìyàn lẹ̀ ìnira bá bẹ̀rẹ̀ báyìí ó fẹ́ dúró tì ọ́ títí ayé olúwa á fi bàjẹ́ ọwọ́ ìnira fẹ́ kó o di atọrọ jẹ ibi tí ìnira bá jókòó kódà pé èèyàn níṣẹ́ lọ́wọ́ gan iṣẹ́ yẹ ò ní tó jẹ ṣùgbọ́n èèyàn kìí mọ̀ ń bọ́ lọ́wọ́ ìnira pẹ̀lú àdúrà nìkan ó ti.
1: All day every day till payday.
0: Agbára tí àdúrà ní pé ó ti ibi tó rán sí àdúrà yẹ sí ó máa dáhùn bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń darí àdúrà sí òkòkò tí ẹ tiẹ̀ mọ nǹkan tẹ́ ń gbàdúrà sí. Mo béèrè lọ́wọ́ ẹ̀ ọmọ yàyàkuyà ọmọ ń pa ẹlẹ́kun ó béèrè pé kí ló sọmọ ìdí bí ò ṣe tẹ́mi lọ́rùn ẹlòmíì ìgbéyàwó ẹ̀ ló dàrú kó lọ béèrè pé ibo ni ìdààmú ti wọnú ìgbéyàwó mi kó tètè lọ gbàgbà yọrí àdúrà lórí ẹ̀. Bẹ́ẹ̀ni sórí Olúwa sọ fún mi pé kí n bá ẹ gbàdúrà àdúrà tó ní kí n bá ẹ gbà ó ní àsáwọ̀ ogun tó ní ọ lára. Ogun tí ó jẹ́ wípé àwẹ̀ ẹ ò ká ogun tó jẹ́ pé àdúrà ẹ ò ká ogun tó ṣàwọnú ayé ẹ tó dẹ̀ jókòó síbẹ̀. Ẹ gbọ́ eléyìí sà bíbélì wípé àwọn kan wà tí wọ́n ń pè ní àlejò àyà máa pa wọn tó o bá rí àlejò tó bá wọ̀ sílé ẹ̀ kò ní fẹ́ lọ rárá o ó máa bá ẹ jà ni ó máa ní ẹ lára. Ṣùgbọ́n Olúwa wípé ohun tó fà á tí o fi ń gbàdúrà tí àdúrà ẹ ò gbà ó ní àjèjì tó ṣàwọnú orí ẹ. Bẹ́ẹ̀ni àjèjì yẹn tó ṣàwọnú orí ẹ o ló jẹ́ kó le. Ọmọ mi kan ń bá mi sọ̀rọ̀ lálẹ́ yìí ó ní dáàdì gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lọ gbàdúrà tí mo ní lọ́kàn àti lọ gbàdúrà mi ò ní lówó lọ́wọ́ rárá. Sórí mo wo àwọn àyíká mi mo wo àwọn tó ń bá mi gbàdúrà mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ní tí Ọlọ́run fi sọ pé kí n máa gba call kí n máa gbọ́ nǹkan táwọn èèyàn sọ so that èmi náà lè mọ nǹkan tí màá darí àdúrà sí. Ohun méjì ni mo sì mọ̀ nínú àwọn tó ń gbàdúrà. Number one àwọn kan ń ja ogun òkùnkùn. Number two àwọn kan ń ja ogun ẹ̀rù. Sórí ẹ̀rù ń ba ẹlòmíì débi pé tó bá fẹ́ gbàdúrà inú ẹ̀rù ló ti ń gbàdúrà ẹlòmíì dẹ̀ ń gbàdúrà nínú òkùnkùn òkùnkùn ogun ẹ̀ òun ló ń bàjà kò rí rárá tó bá di ọ̀la. Olúwa rán mi sí àwọn ipá ènìyàn mẹ́ta tí o bá ní orí ọ̀fẹ́ kó wá gbàdúrà. O ní ipá àkọ́kọ́ o ní àwọn tó jẹ́ pé lójijì ní nǹkan kan dàrú fún wọn wọn lè ṣàlàyé ẹ̀ wọn mọ nǹkan tó sọ wọn di nǹkan tán dà wọn mọ nǹkan tó sọ wọn di onígbèsè wọn mọ nǹkan tó jẹ́ kí wọn débi kan tí gbogbo nǹkan dúró lọ́wọ́ wọn. Olúwa wípé òun fẹ́ dá ayé wọn padà sí bó ti wà tẹ́lẹ̀ kí ọwọ́ àsáwọ̀ tó wọnú sí wọn lára tó yí nǹkan padà fún wọn.

0: Olúwa ní ká lè jáde pẹ̀lú omi àgbọn kí n dá sí wọn lórí. Ìjìnlẹ̀ nísà, o ti rí àwọn nǹkan tó ń ṣe ọ́, wọn náà ló lè ṣàlàyé ẹ̀. Ẹ̀yin kejì, ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti gba gbogbo àdúrà, ẹ ti ṣe gbogbo nǹkan tí wò ní nìkan ṣe, ẹ ti ní gbogbo nǹkan tánìkan ṣe ni, ó dẹ̀ ti wá sù yín, ṣe ló dàbí pé wọ́n parọ́ fún yín. Olúwa sọ wípé ogun yín farapamọ́ sínú orí yín. Olúwa ní kí n bu omi àgbọn sí yín lórí, pé tí n bá ti bù sí yín lórí, àṣírí tó pamọ́ lórí ìrìn àjò yín, Olúwa máa tù fún ẹ̀yin gangan fúnra yín. Kì í ṣe mi, wà á lálà, wà á rí nǹkan tó ń ṣe ẹ́, wà á dẹ̀ mọ̀ bí tó máa darí àdúrà ẹ̀ sí. Ẹ̀yin kẹta, ẹ̀yin tó jẹ́ wípé gbogbo ìnàga yín oníka ẹ̀rí nǹkan, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń nawọ́ báyìí, ó bá tún kù díẹ̀ kẹmu, a tún lọ, a tún nàga. Bẹ́ẹ̀ ni, o ti nawọ́ nawọ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó, o rí mú. O ti nawọ́ nawọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ gidi, o rí mú. O ti nawọ́ nawọ́ lórí admission, o rí mú. O ti nawọ́ nawọ́ lórí ọ̀rọ̀ àti travel out, o rí mú. O ti nawọ́ nawọ́ lórí contract kan, o rí gbà. Jọ mo fi Ọlọ́run bẹ̀ ọ́, tí a pàdé ní CAC Faith Revival Assembly láàárọ̀ ọ̀la. Ẹ̀yin kẹrin, ó ní ẹ̀yin tẹ́ mọ̀ wípé gbogbo ohun tó yẹ kó máa dùn yín nínú, ó ló ń pa yín lẹ́kún. Ọlọ́run lè bá wa yanjú ẹ̀ lọ́la. Jésù ọmọ Ọlọ́run máa bá wa yanjú ẹ̀. Àṣàwọ̀ tó wọnú ilé rẹ̀ tó wá di ẹkún tó di ìnira, kí Olúwa kó bá mi lè jáde. Ọfà àṣàwọ̀ nínú àyànmọ́ àwọn ọmọ rẹ̀ kó jáde. Iṣẹ́ ọ̀gá tó ń pa ọ́ lẹ́kún lórí ọmọ, Olúwa kó tì í jáde. Iṣẹ́ òkòkò tó ń pa ẹ́ lẹ́kún lórí ọmọ, Olúwa kó tì í jáde. Iṣẹ́ adáhunṣe tí ò jẹ́ kí ọkàn rẹ kó balẹ̀, Olúwa kó tì í jáde. Mo wá ní pé kó jẹ́ kèmi àti ẹjọ́ gbàdúrà lọ́la. Jájọ gbàdúrà, gbogbo ibi tó bá ti ń gbọ́ mi, ìwọ sàn sáà ráàyè kó wa. Aago mẹ́jọ sí aago mọ́kànlá àbọ̀ wo la máa parí àdúrà. Bẹ́ẹ̀ ni, aago mẹ́jọ títí aago mẹ́jọ àbọ̀ èmi gangan máa gba microphone, títí aago mẹ́wàá àbọ̀ sí aago mọ́kànlá tí orí ọ̀fẹ́ a ti parí, o ti ń padà lọ sílé. Wàá rí ojúrere Jésù, múra kó jájọ pàdé CAC Faith Revival Assembly number 10 ní Powerland. Tó bá ti dé mìíràn Boston, níbikíbi tó bá ti ń bọ̀, ó bá jẹ́ pé express ló gbà, bọ́ọ̀lẹ̀ ní mìíràn Boston, pé ọ̀kadà láti mìíràn Boston, sọ pé òun lọ sí Oroga Power Line Church tó wà lẹ́gbẹ̀ẹ́ New Touch Hotel, wà gbé ọ níbẹ̀. Tó bá jẹ́ pé ọ̀nà command ló ti ń bọ̀, mọ́ mi jájọ gbàdúrà lọ́la. Mo fi Ọlọ́run bẹ̀ ọ́, mo mọ̀ pé ara ni ọ́. Bẹ́ẹ̀ ni, mo bá Ọlọ́run gbọ́ pé yóò da ìmọ́lẹ̀ sínú ìnira yẹ. Tó bá ń bọ̀ láti ọ̀nà ìpájà ìdílé ayọ̀bọ́, kó gba command. Tó bá ti dé command, gbé márúwá tó ń lọ sí mìíràn. So sọ fún wọn pé o fẹ́ bọ́ọ̀lẹ̀ ní Moruga. O bá ti bọ́ọ̀lẹ̀ Moruga, cross the other side, kó kàn béèrè pé ẹjọ́ tó tún wà lẹ́gbẹ̀ẹ́ New Touch Hotel, ó ni mò ń lọ ní Powerline. Wọ́n á júwe ẹ̀fọ́, máa fi Powerline sí. Tó bá sọ pé church tó wà lẹ́gbẹ̀ẹ́ hòtẹ́ẹ̀lì ní Powerline ni mò ń lọ, wọ́n á júwe ẹ̀fọ́ láti Boston. Kò jìnnà rárá. Orúkọ Jésù Olùgbàlà, wàá rí ọwọ́ rere Ọlọ́run, wàá rí ìrànlọ́wọ́. Tàbí tó bá dé Boston ní Moruga Boston, sáà gbójú sókè, wàá wò ní ọwọ́ tó ẹ báyìí, wàá máa wo òpó Powerline. Ibi ṣáìdì òpó Powerline yẹn ló ń lọ. Tó bá ti dé Boston, kàn gbójú sókè báyìí, wàá máa wo òpó Powerline. Gbẹ̀gbẹ́ òpó Powerline yẹn gangan ló ń lọ. Tó bá jẹ́ wípé o mọ̀nà, agbára Ọlọ́run yóò ràn lọ́wọ́, ojú ò ní tì ọ́. Má jẹ̀mú ló máa ju ọ ẹlẹ̀, má jẹ̀mú ìnira láyé ẹ, ó parẹ́. Má jẹ̀mú ìnira lórí àwọn ọmọ ẹ, ó parẹ́. A tètè parí, a fẹ́ gbàdúrà ni. Bàbá ti ń parí àdúrà láàrin bó ti kọlé tọ́, màá máa sọ fún tó máa ṣe fọ́ àlàáfíà fún ọ, orun ayọ̀ ló máa sùn. Má gbàgbé o, sáàmù ẹ tó fẹ́ kà lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ yóò dára fún ọ. Sam 88 ló ń kà lálẹ́ òní, Sam 88 àti Sam 103 ó ló máa kà lálẹ́ òní. O lè ká sí omi tó fẹ́ fi wẹ̀ láàárọ̀ ọ̀la. Àlàáfíà fọ, orun ayọ̀ ló máa sùn. Wá jíjí ìṣẹ́gun. Má gbàgbé ìtọrẹ àánú tó ń ṣe fún wa tá a fi ń tiṣẹ́ ìlẹ́yìn. Olúwa yóò rán àtìlẹyìn sí ìwọ náà. 1,500, 2,000, 10,000 Olúwa yóò lò ó, yóò dẹ̀ fi dáhùn àdúrà rẹ̀. 6142 08 38 72 6142 08 38 72 Jump in last time 6 1 42 08 38 72. Ope Daniel Olufemi Komolafe number to lori ofe ati pele leyi 070 2970 8 070 2970 14 33 81 11 tabi 080 286 12238 080 2861 2238 God bless you.
1: From Lagos, this is
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

0: Àwọ̀ ẹ ní aṣojú rere.
1: Láìrí sí gọ́mẹ̀ntì ọ̀fẹ́ bọ̀.
0: Tó fi sọ́rí nígbà kẹfà.
1: Put that one down your head six times.
0: Wà á máa gbàdúrà.
1: You will pray.
0: Wà á máa rìn kiri.
1: You will go to
0: and fro. Gbogbo ibi tí máa gbórí ìwọ.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ́sọ́mọ́.
0: Ilẹ̀kùn ò gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ́sọ́mọ́ tábí short again.
0: Ilẹ̀kùn máa ṣí fún mi.
1: Lọ́sọ́mọ́ fún mi.
0: Lọ́tún ló sì.
1: Lọ́dún lẹ́tọ̀
0: ní iwájú lẹ́yìn.
1: Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Lọ́dún máa ṣí.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ àti máa kí n pa àtúkù tó pin ọ̀sẹ̀. Ẹ gábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò. Ẹ̀rọ àkọfìdílé lákòókò yìí apábẹ́ náà láti ń bọ̀ lọ́rùn bá pàdé. Ètò tá a gbé kalẹ̀ fún iṣẹ́ ìyanu, ọ̀nà àbáyọ àti ìtúsílẹ̀. Mọ̀lẹ́lá sọ fún yín pé wòlíì àgbáyé ni Prophet Dr. MS Fabi yìí bàbá Possibility JP wọ́n ti wà níkalẹ̀. Bàbá ẹ súre fún wa láwọn.
0: Jehovah Jesu Christ, only my care. Ọlọ́run àṣeéṣe, Ọlọ́run Possibility. Bàbá gbọ́pẹ́ wa.
2: Amen.
0: Gbogbo ilé tán ti gbọ́ mi, ẹlé ẹkún jáde.
2: Amen Jesu.
0: Ẹlé ìtìjú jáde.
2: Amen.
0: Ẹlé gbèsè jáde.
2: Amen.
0: Ẹlé ìrònú jáde.
2: Amen Jesu.
0: Ẹlé wàhálà jáde. Ojú ò ní pọn yín.
2: Amen.
0: Nínú ilé yìí ayọ̀ yóò ní bàjẹ́.
2: Amen.
0: Ọmọ yóò ní di ọmọ ọlọ́mọ.
2: Amen.
0: Ọkọ yóò ní di ọkọlọ́kọ.
2: Amen Jesu.
0: Ẹkún tẹ̀ ńlá kọjá yìí máa di ẹ̀.
2: Amen.
0: Ẹni tó jókòó lé iṣẹ́ yín mọ́lẹ̀ ikú máa gbé dìde.
2: Amen Jesu.
0: Ẹni tó jókòó lé ayé yín mọ́lẹ̀ ikú máa gbé dìde.
2: Amen.
0: Ẹni ẹlẹ́nu nígbà ṣe
2: yìí
0: oṣù oníta yín.
2: Amen.
0: Ara òní ni.
2: Amen Jesu.
0: Ẹ ní rí ìpọ́njú. Ẹni rí ìdààmú.
2: Amen.
0: Àṣírí yín ààbò.
2: Amen.
0: Ẹrógolo.
2: Amen Jesu.
0: Ògún yín abayín kalẹ̀.
2: Amen Jesu.
0: Gbogbo adigunjalè òkùnkùn. Ní orúkọ Jésù wọn ni borí ẹ̀mí
2: yìí
0: wọn ni borí ayé
2: yìí
0: ẹ ó rí ìyanu
2: lọ́rùn
0: ìyanu tó tí a gbọ́ tójú a rí tí wọ́n á ní rọ̀ ni orí yín ló ti máa bẹ̀rẹ̀ orí ọmọ yín ló ti máa
2: bẹ̀rẹ̀
0: ẹ ní ṣe lásán Jésù lọ wa.
2: Bàbá ẹni ni ọjọ́ Sátidé kí lohun tẹ́ ẹ fẹ́ bá a sọ
0: láwọn. Má sọ lórí àmì àti ìyanu olóyìnbó pè ní sign and wonder bí ò bá sí àmì kò sí ìyanu bí ò bá sí ìyanu kò sí àmì. So one nínú ohun tí agbá ọlọ́run wà nú ẹ̀ náà ni ìyanu tó lè mú ìgbàgbọ́ èèyàn gbòòrò tó dẹ̀ lè mú dàgbà sí torí gbogbogbò bíi tí ìgbàgbọ́ bá ti kú ẹ̀mí èèyàn àwọn èèyàn máa ń sùn níbẹ̀. Ìgbàgbọ́ ló jókòó Lásàrò dìde ọjọ́ kẹrin. Ìgbàgbọ́ kò la bá tóbi lọ ní ojú. Kí ni ìgbàgbọ́ tún ṣe? Ìgbàgbọ́ ló mú tí ń ṣe Naaman lórógun Síríà èyí tó mú lára dá. Ìyẹn ni kò mọ̀ pé ìgbàgbọ́ ló lajú àwọn afọ́jú nígbà tí Jésù ń bọ̀ ní Jericho. Ó bèrè pé àwọn tó ń pariwo kí ni wọ́n ní wọ́n ní wọ́n fẹ́ ojú wọn rí lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ Jésù dẹ̀ sọ̀rọ̀ ó mú ó sẹ̀ gbàdúrà kílẹ̀ yìí fẹ́. Àwọn kan sọ tó jẹ́ adẹ́tẹ̀ wọ́n náà wọ́n fẹ́ kara wa mọ́ ó dẹ̀ fara hàn ara wọn mọ́ àwọn kan afọ́jú ni wọ́n ó dẹ̀ gbàdúrà náà fún wọn ojú ríran. Ìyẹn ni kò mọ̀ pé tí nǹkan kan bá sọnù pẹ̀lú agbára ìgbàgbọ́ la fi ń gbà padà mo dẹ̀ pray fún ẹ ṣé orí gbogbo àwọn tó rù ẹ pin wọ́n máa tọrọ jẹ lọ́dọ̀ ẹ.
2: Amen Jesus.
0: Àwọn tó rù ẹ pin wọ́n máa tọrọ jẹ lọ́dọ̀
2: ẹ.
0: Àánú wa dìde.
2: Amen.
0: Ọkàn rẹ̀ máa balẹ̀.
2: Amen.
0: Ó máa níṣe lásán o wàá dẹ̀ rógolo.
2: Amen.
0: Ìyẹn ni wí Aísáyà orí kẹjọ ẹsẹ̀ 18.
3: Kíyèsí.
0: Èmi
3: àti àwọn ọmọ
0: èmi àti ọmọ tí Olúwa fún mi.
3: A wà fún àmì. A wà
0: àti fún àmì àti ìyanu ní Ísírẹ́lì àti lọ́dọ̀ àwọn ọmọ ogun tó ń gbé òkè sí òní.
3: Nígbàtí wọ́n wá lè fún yín pé.
0: Ìyẹn ni kò mọ̀ pé àmì àti ìyanu ọlọ́run ló ní àmì ọlọ́run ló ní ìyanu. Màríà kò sẹ́ni tó bá sùn ó dẹ̀ lóyún òbí Jésù. So one ten kan máa ń sọ pé ìrìn àti ọjọ́ ọlọ́run ti dá sí ni wọ́n àwọn tó lè fi tu ọlọ́run lójú tí ọlọ́run fi dá sọ̀rọ̀ ẹ̀. Ìyẹn ni kò mọ̀ pé ìgbàgbọ́ ó ṣe pàtàkì. Àìní ìgbàgbọ́ ayé tí ò ní gbàgbọ́ ayé òkú ni. Mo wà nígbà orin Dávidi 66 nọmba tí ó ní tèmi bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi ọlọ́run ò ní dáhùn mọ́. So àìyọwọ́pọ̀ nú ẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀ ìgbà kì í jẹ́ kí wọ́n tẹ̀síwájú kì í jẹ́ kí wọ́n ṣoríire. Ìwọ́ dẹ̀ máa ṣoríire o.
2: Amen.
0: Kò dẹ̀ máa tẹ̀síwájú.
2: Amen Jesus.
0: Kò ní bàbá kan náà mọ́.
2: Amen.
0: Ilẹ̀kùn àánú nítorí rẹ̀ tí.
2: Amen.
0: Wà á mọ̀ ṣe.
2: Amen.
0: Àṣírí àbò.
2: Amen.
0: Wà á dẹ̀ rògbòlò.
2: Amen.
0: Iná rẹ̀ lè kú.
2: Amen Jesus.
0: Mo sì wà nínú ìtí ṣe ìwé Matthew orí kìíní ẹsẹ̀ 18.
3: Bí Jésù Kristì ti rí nìyí.
0: Yes.
3: Ní àkókò tí a fẹ́ máa rí àyà rẹ̀ fún Jósẹ́fù kí wọ́n tó pàdé a rí olóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. Jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójú tì í ní gbangba ó fẹ́ kọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀. Ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí wò ó áńgẹ́lì olúwa yọ sí i ní ojú àlá wípé Jósẹ́fù wo ọmọ Dávidì má fòyà láti mú Màríà aya rẹ sọ́dọ̀ nítorí èyí tí ó yún nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́.
0: Ìyẹn ni ká wo ohun tó ṣẹlẹ̀ sí ìgbé ayé Màríà gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ìyanu ni ọtí wáìnì níbẹ̀ ni Jésù ṣe ìyanu àkọ́kọ́ omi lásán ni ìyanu ni. Tá a bá wò ó lórí tí í ṣe Jésù ó sọ fún wọn pé gbóná ti lè rọ́jẹ́ wọn nánà jìn tá a bá kà tó dé àwọn èèyàn máa kú oṣù ṣùgbọ́n ọmọ kékeré kan ní ìṣàkàrà méjì ẹ̀jẹ̀ márùn-ún Jésù dẹ̀ kù sí pẹ̀lú ètí ń ṣe àmì àti ìyanu ó dẹ̀ di ohun tí ẹgbẹgbẹ̀rin ènìyàn jẹ. Mo pray fún ẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òní ràrí mọ́
1: òní
0: tọrọ jẹ
1: òní
0: dáláìní àṣírí àbò
1: òní
0: arógolo
1: iná
0: rẹ̀ ò gbọdọ̀ kú o ojú rẹ̀ ò gbọdọ̀ dá ìyẹn ni john 2:5 sọ wípé
4: ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ pé
0: ohunkóhun
4: tó bá wí fún yín
0: ohunkóhun tó bá sọ fún yín
4: ẹ ṣe
0: o
4: ìkòkò òkúta omi mẹ́fà ni a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ṣe ìwẹ̀ ẹnu àwọn Júù.
0: Mo pè fún àdìṣe lásán.
1: Amen.
0: O ní pé Jésù fi agbára Ọlọ́run hàn. Ó já ká mọ̀ pé ohun tọ́lọ́run ò lè ṣe ni mistake. Ìkòkò kún. Ó tún ṣẹ́ dànù sílẹ̀. Wọ́n dẹ̀ tèsì ẹ̀. Àwọn oníná ó sọ pé àtẹ̀tí ní káwọn èèyàn máa ń lọ. Orí pa àmọ̀ pé iná kì í pẹ́. Ṣùgbọ́n ó wá ní kí wọ́n nígbà tó máa tẹ̀sẹ̀ wọ́n ni àwọn oníná owó gbé wọ́n ènìyàn pamọ́. Nítorí ọgbà táwọn èèyàn bá lọ náà ẹ̀ṣẹ̀ gbé jáde mo súre fún ẹ ìyanu tó máa jẹ́ káwọn èèyàn gbẹ gbọ́ tipátipá ọlọ́run àṣẹ láyé ẹ
1: ìyanu
0: tó máa tẹ́rí gbogbo ọ̀tá rẹ bá ọlọ́run àṣẹ fún
1: ẹ
0: àṣírí òní tú o.
1: Amen.
0: 1 Corinthians 13:13
3: ìjẹ́nísìsì
0: ìgbàgbọ́ ìrètí
3: àti
0: ìfẹ́ ń bẹ
3: àwọn
0: mẹ́ta yìí
3: èyí
0: tó tóbi jù nínú wọn ìyẹn ni pé tó bá ń wá ìyanu wà ní ìfẹ́ o. Torí tó bá yẹ pé Ábúráàmù bá lọ lé àwọn áńgẹ́lì yẹn mẹ́ta yẹn tí wọ́n wà lábẹ́ igi ó ní ẹ̀yin bàbá mi ẹjọ́ ẹ̀jẹ̀ ń fún yín lómi kẹfẹsẹ̀ yín mọ̀ pọ́nà jíjìn lẹ́tí ń bọ̀ kó tó wò wọ́n ti ṣe màálùú fún àwọn mẹ́ta wọ́n jẹun. Ìfẹ́ ni o ló jẹ́ kí Sarah kò dọ́lọ́mọ ló jẹ́ kí Anna kò dọ́lọ́mọ. Ìfẹ́ ni o láì ní ìfẹ́ sórí ìwọ ló ń wà nǹkan ìwọ náà ló kanra jù ó ti kanra jù lọ nífẹ̀ẹ́ kò rẹ̀ nífarada ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀.
1: Amen.
0: Á dẹ̀ má dẹ̀ ṣẹ.
1: Amen Jesus.
0: Ìyẹn ni ìwé Matthew 19:26.
4: Ṣùgbọ́n Jésù wò wọ́n ó sì wí fún wọn pé ènìyàn ni ẹ̀yin sọ̀rọ̀.
0: Ènìyàn ló ṣòro fún ṣùgbọ́n fún Olúwa ohun gbogbo ní ṣíṣe. Ìyẹn ni pé ó lè le fún àwọn ènìyàn láti kọ́lé ṣùgbọ́n tọ́lọ́run bá dé láàrin 3 minutes wàá kọ́lé. Ó lè le fún àwọn ènìyàn láti travel. Ìwọ́n lè lọ́kọ́ máa fún ẹ àsìkò ẹni ò tí tó tásìkò bá tó ohun tẹ́gbẹ́ mi ṣe tó rọ̀ wọ́n lọ́rùn o ẹlẹ́dá mi yé o má máa jẹ́ tèmi ó nira kò ní nira fún ẹ.
1: Amen.
0: Ọkàn rẹ̀ balẹ̀.
1: Amen.
0: Ṣùgbọ́n o ènìyàn ló ṣòro fún Ọlọ́run ṣíṣe ni a dẹ̀ ṣeṣe fún ẹ.
1: Amen Jesu.
0: Mo náà ṣeṣe fún ẹ.
1: Amen.
0: Ọkàn rẹ̀ balẹ̀.
1: Amen.
0: Gbogbo rẹ̀ tayọ.
4: Amen.
0: Ìwé Acts of Apostles 16:23.
3: Nígbàtí wọ́n sì lù wọ́n púpọ̀.
0: Nígbàtí wọ́n lù wọ́n.
3: Wọ́n sọ wọ́n sínú túbú.
0: Wọ́n sọ wọ́n sínú túbú.
3: Wọ́n kìlọ̀ gbóni tó tó pa
0: wọ́n. Wọ́n ní kò gbọdọ̀ kó wọ́n gbọdọ̀ sá lọ o. Ẹ̀wọ̀n gbére lọ́wọ́ o.
3: Nígbàtí o gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀.
0: Yes.
3: Ó sọ wọ́n sínú túbú ti inú lọ́hùn-ún. Ó sì kan àkàbà mọ́ wọn ní ẹsẹ̀. Láàrin ọ̀gànjọ́ Paulu àti Sila ń gbàdúrà wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀dú bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú rì dìdì lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí. Bí gbogbo wọn sì jù sílẹ̀ nígbà tí onítúbú sì dájí tí ó sì rí i pé àwọn ilẹ̀kùn túbú ti ṣí sílẹ̀ ó fa ìdá rẹ̀ yọ ó sì fẹ́ pa ara rẹ̀ ó sì ṣe bí àwọn ará túbú ti sá lọ. Ṣùgbọ́n Paulu ó kọ kàrá wípé má ṣe pa ara rẹ lára nítorí gbogbo wa ń bẹ níhìn yìí. Nígbà tí ó sì béèrè iná ó bẹ́ sínú ilé ń wárìrì ń wólẹ̀ níwájú Paulu àti Sila.
0: Ìyẹn ni kó o mọ̀ wípé ìyanu iṣẹ́ Olúwa ìyanu ìyanu
5: iṣẹ́ Olúwa ìyanu.
0: Ìyẹn ni kó o mọ̀ pé ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyanu ni. Sórí tó o bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́wọ́ má retí ìyanu kankan. Torí ó sọ nípa ló sọ ní ó sọ̀rọ̀ lórí ìjanu wàá dẹ̀ rí ìyanu o.
1: Amen Jesu.
0: Mo náà máa rí ìyanu.
1: Amen.
0: Ìyanu ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́.
1: Amen Jesu.
0: Àṣírí ò dẹ̀ ní tú.
1: Amen.
0: Àrògò lò dalẹ̀ o.
1: Amen Jesu.
0: Iná ògoro ò ní kú.
1: Amen.
0: À ń sọ lórí àmì àti ìyanu Ọlọ́run alẹ́ fara hàn láyé ẹ.
4: Amen.
0: Wọn ò ní fi kan gbà kan o.
1: Amen.
0: Wọ́n súre fún ẹ lẹ́ẹ̀kan sí ìní ló gbẹ̀yìn ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tá a fẹ́ lọ bọ́ sí ìwà rẹ̀rìn ayọ̀.
1: Amen.
0: Ilé rẹ̀ ò ní túká.
1: Amen.
0: Ọ̀nà rẹ̀ ò ní dàrú.
1: Amen.
0: Àwọn ìka ènìyàn wọ̀n ní nágbà lórí ẹ̀.
1: Amen Jesus.
0: Àṣedànù rẹ̀ máa dé àṣeyọrí. Aláburúkú rẹ̀ máa dé àlárere. Gbogbo bí ti kò tó tán gbẹ sílẹ̀ àwọn tó gbẹ ló máa jèsì.
1: Amen.
0: Mo retí ẹ lọ́la Sunday ní Kọ́là No. 7 ní ti ṣe Ìkọ́là Road No. 7 Kimole Street ní ti ṣe Ìkọ́là Road nipa kan na ni goro ni ti satan bere mo ri ti ago mewa na ni ma je ma se lori e
4: won
0: yo de ni taku e okun ra de bale mo ri ti e ni ko legbe technical mo ri ti e ni bere ago mewa na ni bakan na ni goro ni shoulder street ni church wa wa be king of king mo ri ti e ago mewa to ba sumo le e won na join wa bakan na ni singer ni ewupe ni ajinde central mo ri ti won na ni be join wa ka jo sin olorun ka jo jo pe olorun iwo ni yanu kan
2: amen
1: oruko mi ni ari adun cha mo be ti wa nu join lati bi 3 weeks to a month ago. So program Tuesday tomorrow, we will read that. But tomorrow we will rush him. He will go to the dojo. But Moshe, Billy, Father Ben Mary, our long. So we will go to the team. We will go to our reduce. On our knee, we are talking to the teller. In our journey, even if we are white, we are not alone. We are not alone. We are not alone. We are not alone. At least, on our knee, Lord, we are just. Iṣẹ́ ń wọlé owó ìdánilọ́wọ́ mi
4: dúpẹ́ lọ́wọ́
1: iṣẹ́ ẹ̀ ti dùn kú mọ̀nà púrọ́ tí bá rí kan tó di oṣù mẹ́fà oṣù mẹ́ta wọ nísìn at least iṣẹ́ tó ìwà lọ́wọ́ mi ńlẹ̀ ó yìí tó bí mẹ́rin tí mo tún pe àwọn èèyàn tí mo tún pe kínní ìfà mo ò lè lọ sọ́fíìsì gan for the past a month ìgbà kan máa kàn jókòó sọ́fíìsì máa máa wò ni. Mo ń bá wọn ra lé, mo ń bá wọn ta lé, mo ń ta lẹ̀, mo ń ra lẹ̀.
4: Ìyípadà tí wọ́n wà
1: láti. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́.
0: Ẹ pè mí sí 091-26-26-28-82-16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
6: text message, voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ìrọ̀lẹ́.
0: Ẹ̀rọ kejì. Only 080-50-50-27-27-56-21-21. Ero
6: Iketa
0: 070-70-69-94-99-92. Pe mi kin gbadura fun ona re ade la ile kan asi. Ohun ni Echo Bank 38-12-15-58-68-43-38-12-15-15-68-43. Banki keji ta le fowo to je church account o ma gboruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish. Ohun ni 411-01-89-25-252. 411-01-01-89-25-252. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹwàá yín ẹfẹràn pàdé ìlọwọ yóò dára fún yín ọkàn yín adẹ balẹ.
2: ọ̀dà fún ẹ̀yìn tí ẹ fẹ́ bá wòlíì sọ̀rọ̀ àbí tẹ́ ẹ fẹ́ ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ fẹ́tọ̀ àṣẹṣe lórí rédíò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pé wòlíì sí òun náà lẹ ti gbọ́ yẹn.
0: Àwọn ẹ̀rọ láti gbọ́ yẹn gbogbo ohun tí Ọlọ́run bá rìn lọ́wọ́ fi support wa kò ní tán fún ẹ o. Psalm 50 number 5 kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó lè fọ́pọ̀ dá máa jẹun nígbà tó dé 14 onírú ẹ̀bọ̀ pẹ́ sí Ọlọ́run sàn jẹ́rẹ̀ fún ọ̀gá ògo tó bá ní problem pè mí màá dẹ lo kò sí ohun tó ṣe fún Ọlọ́run tó gbé àfi tó bá ṣe dáadáa ló tún wà kù ọkàn rẹ̀ á balẹ̀ mo retí ẹ ní àwọn program yẹn. God bless you.
2: Amen.
7: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, Bi Awon Ipade Adura, Ati Isi Ojo Sunday Lore O, Gbogbo Ojo Wednesday Lososẹ, Ipade Hour of Possibility, Laago Meso Owuro Dago Kan San, Ojo Friday Keji Lososu Ni So Oru Ma Nwaye, Laago Mewa Ale, Esi Ojo Sunday Ma Nbere, Laago Mewa Owuro Dago Meji Abo San, Ewe, Ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale 5, Pasasi Anibaba Street, Off Oyenuga Street by Technical College Okeota ona Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade our possibility laago meso wuro daago kan san Friday to kẹyin osu ni so oru laago mewa ale aago mewa wuro daago meji abo san lesin ojo Sunday ma nwaye o farahan lawon pade adura won yi oro re asese Prophet MS Fabiyi JP loluwa nlo
8: fọran lo wu adura 091-262-88216 tabi 080-5027-5621 eko lo pe 070-69-94-99-92
7: Look at this.
8: from Lagos, this is
9: Jordan. 105.5 FM.
10: This is Jordan 105.5.
11: Station with the voice for untrained.

ọ̀rọ̀ ìṣọ́ru nínú gbogbo Friday agọ́rẹ́jì òwúrọ̀ ni a ó máa pàdé gbogbo Sunday nínú ìjọ àtúndáàlú apostolic church ọlọ́gọ́ jùlọ láta glory ṣúẹ̀ ìkọlà road ẹlẹ́yìn bus stop ìpájà lẹ́gà fọ́nrán lọ́wọ́ àdúrà 091 367777.

0: orúkọ mi tó yìí ọmọdún mi láti àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà tán ní kán dáwó. Wúmọ̀ kan àlẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwá dá owó yìí. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lamẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí yẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló 5,000,000 sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìí nìyẹn. Ìgbà tó tún mọ ya bọ́mọ mi ṣe pè mí nípa òun ti ra mọ́tò fún mi o. Mo tún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ralẹ̀ fún mi. Mo ti ní eléyìí ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: for. Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you.
3: Gbàtí

0: Orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà níbí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then mo dà bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. Ṣùgbọ́n ibu díẹ̀ sí mi lọ́wọ́. Wọ́n sọ tíje kán gbójú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, ẹ̀ la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa. Ó ti wà l'Amẹ́ríkà nsìn.
1: Ọ̀rọ̀ yìí ti dé didi.
2: Ó ti dé didi Ọlọ́run.

0: Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdún Ọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24. Ẹ̀ṣà ni ká ka Psalm 4, ibi ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dádì ẹ ṣé o, ẹ ní ṣubú ara ẹ, ní ṣubú ẹ̀mí o. Ìpè yín ò ní di rádaràda o. Ẹ ṣé, mo dúpẹ́ o, because tó tó fún mi àti ìjà tí mo ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá sunkún ni, màá kígbe Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣé o, ẹ ní fọmọṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣé o. Ilé ológo tá à ń lé wà ládé bẹ́ o. Ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáadáa o. Lórúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, I prophesy. Gbogbo tiwọn náà yẹ kó ní.
2: Everything you two supposed to have.
1: Tiwọn jẹ́ o ní.
2: I did not allow you.
1: Lọ máa ní.
2: Hey, you have
1: to. Wọ́n ní pàṣẹ.
2: I was not correct.
1: Inú ilé rẹ.
2: In your home.
1: Owó ò ní tán bẹ̀.
2: Money will never finish.
1: Kí ló dé, kí leléyìí?
2: What is this?
1: Wàrà bí àsọta.
2: Ẹ̀mí bọ̀.
1: Èdè bè súta.
2: Jesus.
1: Ẹ máa kẹ́ ẹ máa mìíràn. Ogun tí mò ń pa mọ́ra.
2: The battery I'm enduring.
1: Tó ń pa mí lára.
2: That is destroying me.
1: Bí mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀.
2: I don't stand me my feet.
1: Jábọ́lẹ̀.
2: Follow.
1: Èyàn ń pa nǹkan mí mọ́ra.
2: Sometimes you enjoy some things.
1: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́.
2: And they're destroying me.
1: Wàrà dà lé kìdá.
2: Ẹ̀mí mímọ́.
1: Èyẹ ni súta.
2: Ẹ̀mí mímọ́ jọ.
1: Ó pa mọ́ra.
2: You are enduring it.
1: O le express.
2: You can't express it.
1: O le express. O sá mọ̀ pé.
2: You just know.
1: O kàn fara dà.
2: You are enduring it.
1: Ẹlòmíì wà ní ọkọ. Omi jẹ́ ló fi ń gbé. Ẹlòmíì ṣiṣẹ́. Omijé ló fi ń ṣe. Wọ́n fààyè gbọ́ lókè. Orógun yẹn pa ọ́ lára. Ó dẹ̀ ń pa mọ́ra. Àlá ni tẹlòmí. So gbàdúrà ẹyọ kan
2: yìí.
1: Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.
3: Gbà tí mo

0: Àwọ̀ ẹ ní aṣojú rere.
1: Láìrí sí gọ́mẹ̀ntì ọ̀fẹ́ bọ̀.
0: Tó fi sórí nígbà kẹfà.
1: Put that one down your head six.
0: Wà á máa gbàdúrà.
1: You will pray.
0: Wà á máa rìn kiri.
1: You will go to and fro.
0: Gbogbo ibi tí máa gbórí ìwọ.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ́sọ́mọ́.
0: Ilẹ̀kùn ò gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ́sọ́mọ́ tábí short again.
0: Ilẹ̀kùn máa ṣí fún mi.
1: Lọ́sọ́mọ́ fún mi.
0: Lọ́tùlọ́sì.
1: Níwájú
0: lẹ́yìn.
1: Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí.